Ọbẹ́bíà bẹ̀yìn sẹ́, nẹ́sọ́nẹ́ bó sọ mi kúrò mu náà bẹ̀ wọ́. Onyàmí asẹ́m ẹ̀yẹ nù kwẹ́ntì nù. Ọbẹ́bíà yìn sẹ́ wọ́ bó sọ mi kúrò. Ètì asẹ́m pápá bí ẹ̀rọ adé ẹ̀kọ́ fọ́ mi wọ́ nù. Ẹ̀bẹ́ bẹ́ mu ansa náà mẹ́ fìrí ẹ̀sì wọ́. Nẹ́sọ́ ẹ̀bẹ́ bẹ́ mu a ìjìnà mi àmì sọ. Ètì mi mẹ́ mu sọ́sọ́ ìjìnà mi sọ wáyé. Onyankopɔn pɛ bɔne medea ne sɛ mɛyɛ neɛ tene na mɛgye onyankopɔn anom asɛmadie na mede gyedie ne aniade abɔ mpaeɛ ɛfiri wɔ subɔneyɛ ɔyɛ nipɛn so de bɛsi yɛ ne mmerɛ yi mu no.